0: Nice. Láàrin 1 week. Sister yẹn ló ń make 1 million plus. Ẹ jẹ́ ń bèèrè pé level wo nìyẹn o ní secretariat. Tó bá lè jẹ́ òní business. Àìmọye nǹkan ni ojú rẹ̀ bẹ̀rẹ̀ sí sísí. Torí pọ́ lọ nǹkan sí lójú. Gbogbo ẹni tí ń gbọ́ mi láàárọ̀ nǹkan fọwọ́ méjèèjì sí ojú ẹ̀ báyìí. Èmi pàṣẹ ni gẹ́gẹ́ bí ikọ̀. Iṣẹ́ tí a rán ikọ̀ kì í pa ikọ̀. Ìṣíjú tó fi dọlọ́rọ̀ in tó ṣe tó fi make ẹ̀ in tó ṣe tó fi tayọ. Bí wọ́n bá jẹ́ o ṣe àmì kójú ẹ̀ kó sì sí. In the name of Jesus Christ. Agbára Ọlọ́run tó tó gba ni ó mú ìpín ìràwọ̀ ẹ yí padà. Mo wá sọ lẹ́ẹ̀kan náà àánú ò sí lẹ́kùn fún ọ sàmì kó o gbé tó àmì mi. Ẹ já lọ church. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ Ọlọ́run gbọ́ fún iṣẹ́ tún wo system kan tún wo nǹkan. Wo nǹkan o nǹkan kan mo tún sí ọ lójú sí yìí o. Aago mẹ́jọ àbọ̀lá pàdé láàárọ̀ yìí tó bá lè wá láàárọ̀ wá ní aago mẹ́rin. Ìsìn ẹlẹ́ẹ̀kejì nìyẹn. A fẹ́ bọ́ kúrò lọ́wọ́ fà ìkórìíra. Ẹ jẹ́ ń fele ìkun. Olùfẹ́ ó tú àkókò tó mọ ní ibi tó ti mọ gbàdúrà o. At least lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kò pọ̀ ju o. Nítorí ọba ṣe ń Wednesday yòókù tó di Sunday. Wọ́n mọ lagidi. Wọ́n mọ àwọn skáàmù ni. Káàmù ni kí wọ́n fi ń gba wọn bí wọ́n ń ṣe ọ níyè ni. Kí wọ́n tó ní ọmọ fi ìrúbọ lẹ̀ tẹ́nìkan bá ní fọ ta bá ní fọ rẹ́ lẹ̀. A ti kọ́ ní nǹkan tó ti gé nílẹ̀ mẹ́wàá. Kò sẹ́nì kankan tí ń sọ pé kò ṣe tágbára tó tó lè tágbára rí ọ̀ka. Ẹ jẹ́ wo bọ́ọ̀lù ṣe sàánú mọ̀mọ́ iná.
1: Orúkọ mi ni Ajíhìnrere Bọ́lá Adémọwọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá adúpẹ́ nítorí pé ẹ gba ìpè yìí. Wọ́n fún wa ní Holy Communion. Holy Communion yẹn mo wá gbé lọ sílé.
2: Sọ ń gbọ́ ti ẹni yẹn fún wọn.
1: Ìgbà tí mo gbé délé, mo wá fi àgbogbo bí bàbá ṣe ní ká ṣe ṣe, mo announce gbogbo nulé. Mo wá gbé lọ sí inú garage. Mo wá dà síbẹ̀. Mo ní mo ti ń lo mọ́tò. Kò sí mọ́tò nídìí mi mọ́.
2: Ẹ ti lo mọ́tò dáadáa tẹ́lẹ̀. Kò wá sí kankan mọ́.
1: Bẹ́ẹ̀ni mo ń lo mọ́tò, mo ń lo driver. Kò sí kankan. Ọlọ́run ìpè Holy Communion yìí ó gbọ́dọ̀ ṣiṣẹ́ fún mi. Mo wá dà sínú garage.
2: Ẹ dànù garage tí ò sí mọ́tò nbẹ̀.
1: Bẹ́ẹ̀ni ìgbà tó máa di the following week ẹnìkan wá sínú ilé. Gbogbo tó wà nínú ilé títí dórí spoon títí dé orí AC kò sí nǹkan tí wọ́n change nínú ilé. Everything.
2: Ọba yín kó tuntun tuntun wá.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Àmì yẹn kọ kàn ṣe kò sì tún dáalé. Lẹ́yìn Holy Communion tó sùí àwọn nǹkan ribiribi tọ́jú ọ̀tún kan sí àmì yóò wọ ilé rẹ̀. Sit down.
1: Lẹ́yìn ìgbà yẹn bàbá mo rò bóyá ó ti mọ síbẹ̀ ni. Àfi bí ẹnìkan ṣe pè mí wọ́n ní mọ́ mi ṣe bẹ́yìn mọ́ mi Adémọwọ́ mo ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní ẹ wá síta mo ṣe máa yọjú síta mo rí Highlander blue.
2: Highlander.
1: Bẹ́ẹ̀ni mo lẹ kí ni ó ṣẹlẹ̀ ta lẹ́ni tó ń pè mí. Ó ní mọ́ mi wọ́n ní kí n gbé mọ́tò ìwà fún yín ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: Wọ́n ní ẹ gbé wa ta ló ní wọn ó gbé wa gẹ.
1: Mi ìfẹ́ ẹni yẹn fún mi.
2: Ó ní kẹ́ ẹ mọ́ sọ síta ẹ wo ó nìyẹn o ṣé ẹ gbé wa sọ́ọ̀ṣì lónìí báyìí. Òun lẹ gbé wa báyìí ànáwó ẹ. Bí n bá gbọ́ tó fi agbára ṣe àmì kó tó di birthday ìyàwó mi ń July fi gbogbo agbára ṣe àmì káàrẹ́ jáde. Wọn ò rá o wọn fún wọn ni. Ẹ mọ̀ bínú ẹnìkan ni àbírà ni ẹ tọmọ ọdún mélòó mọ̀mọ́.
1: 62.
2: Ó ti tán. So ìyá 62 ni ó mọ̀ parọ́. Ọ́ṣà mi ni wọ́n. Ṣé n tí wọ́n sọ ìṣọ́lọ̀ ò lè ṣe ni? Wọ́n change gbogbo àga nulẹ̀. Ìmí tó ń bọ̀.